e se baba e je wo mo pada lo bo pe yo gbe omi dani omi to ni lowo yen ti ba ti so ileyi wa sun ese kan si waju ninu we Psalm 24 verse 1 bibeli ni ti oluwa ni ile ati ekun re aye ati gbogbo awon to tedo si inu re o fi di re so le si ori oku o si gbe kale si ori awon isan omi ase gbogbo ti olon si da gbogbo to da olofun loko gbogbo e lo si ni oriki won gbogbo ti olon da ololoko ti won je enikan ni bi kini bi afefe ase ajayika ni o ko ti gbogbo aye npe afefe ajayika lo ko ti won so e wa wo ile to duro le lori ajoku mo bi lo ko ti won pe ile aye lo pe be bibeli ni toluwa ni ile aye gbagbo pe imole osan gangan oni mo fi ogo orun oni mo fi han opopon birimu birimu oni mo gbe ogo osupa ati irawo jade bokun oba kun o le mo ti n pe lo supa osupa to ba jade losan gan won kan mo fi wole ni aye gbagbo pe aso funfun ni ogo oku ibale ni ogo midan enikan ni kini gbogbo asamo yi o ko ti aye n pe awon kan ye niyan sugbon ko si eni to ri di omi aye wadi omi titi won ri di e olobi je pe gbogbo science kuku panupo ohun ti won so lenu ni pe water is colorless, water is odorless, water is tasteless ati be be lo to ri pe won ri di e mama sun omi si waju lato sun lo aye o to ri di e mo igba ti aba bi di osan omi yen danu bottle ko gbodo danu meji o sonu o su ise iyanu leleyi emi oluwa ni ki n se gege bi woli ise woli ile o ri n to ri gbogbo eyin te loyun dogbon gbogbo iwo to saisan dogbon to ba ti di 12 ma wa so ti omi je gangan ati n ta fi se o je nkan meta agbon to fi break to lomi nu eyin to je sise omi leyin na ngba won se tan lo to di white eleketa o ni omi to n gbe lowo yi ẹ̀dà síbì kan pamọ́ ma sọ̀rọ̀ omi a fẹ́ bẹ̀rẹ̀ sí gba testimony látẹnu ẹ lọ nípasẹ̀ tí mo ní òṣè lórúkọ bá bá tọ́ máa ti tẹ̀mí mímọ́ oṣù yìí ni ó pè ọjọ́ kí n tó gbàdúrà fún àwọn ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹ̀yin ọmọ ọlọ́run lè fẹ́ san ọ̀rẹ́ májẹ̀mú yín lónìí àkọ́bú òkèlè mo ní kì í ráwọn ọbẹ̀ abẹ̀rẹ̀ ọ̀rẹ́ májẹ̀mú tá a mọ́ san lẹ́ẹ̀kan lóṣù láàrin òní sí ọ̀dì 7 olúwa ní ká san lẹ́ẹ̀mejì méjì lọ́sẹ̀ yìí lóṣù yìí bí ògo ṣe ń jẹ ti ọlọrun akáǹtì nọmba chọọchì ni màá fún ọ àkọbú òkèlè ni kì í ráwọn ọbẹ kọkọ síde kọ fi ọrẹ májẹmú rẹ síde méjì méjì ni ẹmí olúwa ní ká san lóṣù yìí èyí tó wá dáa jù gbogbo ẹyin tẹ ní ìdá mẹwàá àti ọrẹ mi náà support ò lè fi si ká fi ṣiṣẹ ẹ jẹ àfọwọ́ rẹ polówó 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International First Bank bíyìn ọba wọlé lo eléyìí 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde wòlíì tí ń dún yìí mo ti ń san ọrẹ májẹ̀mú tó ń gbè mí yóò ti lé ní 25 years.